Ọlọ́run a ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọ ìmọ́lẹ̀ ìdánwò ìmọ́lẹ̀ torí pé àfòlì kan mọ́lẹ̀ láti sábẹ́ òṣùwọ̀n.

0: Iwọ ló wà lẹ́yìn
1: mi.
0: Arúgbó ọjọ́. Orọ́bọ ní iṣẹ́ fàyà. Ọlọ́wọ́ gbogbo ti gbọmọ rẹ lọ́pọ̀. Iwọ ló wà. Ọlọ́run tó lágbára o.
1: Oṣù Màrẹ́màrẹ́ o.
0: Oh, my God.

0: ẹjọ́ wọ̀ iná pẹ̀ ní kúrẹ́tọ̀ọ̀.
1: Olùdásílẹ̀.
0: Mo ní kíná pẹ̀ ní pàńdà.
1: Olùdásílẹ̀.
0: Olúwa ṣíná pígbàs. Olùdásílẹ̀ á rọjújú. Àti sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí.
2: Ayé òde pátá dàrá dà wọ́pọ̀ lè fọ́ wá kó sẹ́yìn ni. Àsìkò àwa yóò tìrẹ́ ó kọ́ yé bí inú.